0: ara mi
1: láti ìgbà náà mi ń tọmọ. Ìgbà tí ń tọmọ tá a wá débi tí a ti dín nǹkan, wọ́n wá ní a kí ló dé aṣọ mi òtútù ni mo ní rárá. Wọ́n wá pe ọmọ ní bọ́tù wọ̀tà, wọ́n ra bọ́tù wọ̀tà méjì fún mi. Mo wá mú, wọ́n wá ní a kí ló dé, mo ní kò sí nǹkan kan, mo wá sọ fún mi ní a wá sí ló mọ̀ gbé omi tó Awúsá lè mi ò mọ.
2: Ṣé Awúsá ni yín ni?
1: Bẹ́ẹ̀ ni, ọmọ Jọ́sì ni mí, mo kàn fẹ́ Yorùbá ni. Mo ní wàásù ló fún mi ní omi àti òróró tí mo lò lọ́wọ́, ní wàásù yóò sì wá bá òun. Nígbà òdi òru rẹ̀ bí mo ṣe lálàánú pé wọ́n gbé rọ́bà wà, wọ́n bá tún ní kí n tọ̀. Oorun tí màá sùn báyìí mo kàn fi ẹsẹ̀ gbá
2: rọ́bà sọ ni.
1: Rọ́bà náà ni.
2: Dandan kẹlẹ́rù ó gbé.